Mo gbàdúrà, mo pé fọ mẹ́sì kí mi máa lọ jábọ́. Kò sẹ́ni tí mo gbójúlé àwọn ọ̀rọ̀ wa. Ìwọ ṣá lọ lọkọ̀ mi wà ní síbi tó dá.

ní unifi sí ánọ́dà. Àìkú tó pa àtiṣọ́ tó lè pa àwọn àwọn ènìyàn sílẹ̀ lápẹ́rí jẹ́ bíkà. Àìkú tó pa àtiṣọ́ tó lè pa àwọn àwọn ènìyàn sílẹ̀ lápẹ́rí jẹ́ bíkà. Àkàìmọ́ sọ wá sókùnkùn.